0: oyi edi da taigenya ewo na lemi ejuwa beno nene kimoi honorary degree onupe beni mie wi wabe na mie gage ne yegni Dr. Obudalu eni lo se oyi Mr. Ede Tani data o ona lewi endla na mie gage emo bona na mie gage uhun no ime owa ribi o to agba ibo mana ida mo ikutu ewo so hwe nda mi emi ikutu uhun no ime bo bolo se bo to edo oyi tinubu da chiri ona leon bi fani kayode oda ri wa shi south africa e gina le mi ange o to germany ba kari oyin me edna fa o so tani lo meki dani da gbarinya oyi governor no kokun ne na leon bi federal government a chayne se dani nu ka mu wa bi he Ida Rossi will talk again. I get damn you, Nina Damme and get him on honoring degree. Dame a money beni by ben on ne, no cocune, a yanni dag me, Doctor Wodalini loss, saying that the dory, Doctor Chieni, a ya, I get damn you, or see we, O Tori, we would there or see why be na red chair, Wurium, or ye, on a dachi, a ya. Ewo na miege nyage, elu oni, evi no janya, idayo, evi no jainere mwe, ashi gano, evi no imeno. Nyage, ede relo imi uhi, hakime e, ni eli, na choyo si doktor, egmo obodalu eli lo si. Oyi, onadada kbare unu lo si, oni minister o si, education, alion vi tuji, ala usa. Vi uwa lo si, president, voto Abuja. Oyi, ene mota da gbare lo se ma ki ni Mr. Felix Edetale tai o da ta yange ebi government si tai wona oyi wo mama re kan ge yange ono gwa no ayin na cho doctor o jami gage no re ju wa be no do lu e bare yi doctor ye na do mi yange oni Elina eki do adiro al roche Ewo kidiwa ro che ni lo se. Enyo na ware kan uwede o si. Ama uriya ebe. Vi na leo vi. Education. O ware kan e. Emi no jari o. Genya. O jami nere roni. Elina si wo tori newo e ye diri o. A ro shan bini miye. Ota bebe. O yi. Komandi no riwi o to e do. Naleonwi National Drug Law Enforcement Agency ida mu ewo so hwe na megage mo bo hu no me na megage e shon ene da mu ewi na na me mo bo ekutu hu na le megage o me ve gbe wi ukino gbera ukino zine oye ona ko dalo na leonwi Michelle Ofoyeju da tona ya choyi nese de anenu ha mu wa be he All that tiger and he only emine lu na or chi emine lu na da mie emu kind on the dasabore mune nevo na na mie nage emon bobi uhun no bag babo no tomana or ye ewone ki mie mu o da chen be ane riboda yi si inya igbe ikone riboda yi igbe ne mu no kwevi ne mon bobi on uhun no ime na again ide Asha vidun keke nidea guani ewo keke ni mombo vi. Emi no ime na da megage ida muni newo na ni mombo vi enu humuna. Ota vivi. Reji ona da megage oto jani wakare. Ona leo vi femi fani kayode noa yi ambassadors in Nigeria. Oyi, President, Bola Tinubu da rioi, na miye gange okido mujani Nigeria vi, otoi, South Africa. Oyi, ono tona tak bare da yo ete, na leo vi fani kayode, achoyi, ako ini wukanju wabe se. Oyi, oda atage, yon ebe zeno ibada ka, jo, oyo zi eba rioi vi, otoi, Germany, genya, Ona da mega ge oyi kade wo to Europe ya vi ona gba iwo ni oyi kade wa he oyi ze na da mega ge oyi ba kare oni iwo na ni be dani na da mega ge Huno Ashin Utoi, South Africa. Could I change South Africa? Or Yoki Jono Domujani, Nigeria no Ayi, Ambassador Lossi, Nigeria, we on Utoni. Ukama on Ivy Masemian, Doug Barabi, a son by Nukulas Redu, May Edna Fowers, Abumare Kamaiho.
1: Diva Ekanamono, Udo Direno Kupotenta. Anyabe kukwazo na ufu radio station ayin ka anwa nkebu SM Binaculars. Ana meju hira anwa na obatano na radio station nkebu SM Binaculars. Udo dire na umunne m nuba chenta. Nihina asinoye nini wana binye fu bochi ozo na chubwa gozigie. Makano obolo madu nine fulo ubochi nkenta ufodo na namuo. We kai jineke na olisabi ni igwe si a da eme na obaligo. Dika nne iku nkonye na eme ebonye na aga ya do santi na ane. Komala opana agi anazo, komala nye na eme na mburumburu ebono. Ya me ai jine nyenu obere nka anu aka no we jide na aka. Dalu na umu nnem na umu nnam ya gazie. Nko bo chenta, ayo ngotutu kunde nka inwe. Aye jiwe se kai kowale no kan o makwanye na eme na obodo kan no ni mie dalu no ntisi bo nde government etiti amachigi iwu maka ndi ji nzuru ugu muo iji aha nke bu DR wenaza ya bu doctor iwu anu abu maka ndi ji obenye ndochapo doctorate degree ya bu ndega mahadum nke ndi nke ji BSc iji nya na akpo DR ya bu doctorate degree we na aza ufodo ndi mmadu ga fa na ede suna fa bu doctor this doctor that mana iche ki so su fu degree ka fa ji na ka eme nye bu ndi government titi na ka bu ndi isi ochichi obodo amachigi iwu anu a semba e ama otutu ebe galo tupi we na eji aha anu a ya ka bu doctor we na aza Yabu DBO Yibo, Nibo, Dalono. Nki Yibo bu, nde NDLEA, Mwuchere madu iri abuo na itolu, ana enyo enyo. Yabu madu 29, kande NDLEA wudu. E wudego madu 29, ebe fana kwa ogho, nki bu fake drugs. Nke itobu, tinubu ibuharigo, oyana akpo faneka yode na South Africa. Oge, nde, ocha nde nkebu, nde jamini, joro ya. Dalono, umunem na umunam, nne chesona. Na oyene kuo kwa anwabu, ufuwane nungo kebu, ayamele good news kuchuku, ya gazienu nundibu. Ubu anwa, ayagana, ayabazina the news, ofuma ofuma, dalono, umunem na umunam. Nki isibu, nde government etiti, na kebu ndi federal government. Amachigi iwu, makandi ji nzeru ugu mwa, na kebu ndi ji BSc, LLB, MSc, weputana mahadum. Na mba, na famanji u, DR, na kebu dibia uyibu, doctorate degree, wena aza, tupu onwe vega. Na onwe, otutu achievement ige wite, tupu iwene ijafa na aza, na fa amachigi wa so wozo ya wonaji ofu BSc na kebu nzerugo mo we na aza tupu enwe be ebiru before iwe na eja fa na aza na iaga ototo ije iaga ototo mahadum weputa ndi mmadu we si ya bu no ya Omalugo nyome na mahadum tupu iwe neji afa anwabu DBO Yibo wenaza na your portfolio. Nki ibo abu nde NDLEA ewuchire madu iri abuwa na itolu bunde anenye nyo nake bunde akpolunduri fani ibu ogwu nke nadiro ma makarunde madu. Nda anwani ikusu na fangu di nda ebe ni ibu ogwa. Na aga kafaye lesen dem mado. Na ke bubu umundo ulogwa anwa wito bendele rogu. Nozo nozo. Fani igu ane lesen dem mado. Ne mebise arun dem mado. Na ke bunde anapondi ndi elu iesi na fa ewudego ndedi una. na fano ni molo afunda anwa aba fasach wefo sana fabu ogu ndi nke naburo nke I recommend maka ndi madine yuzu Oni so chicho budu nakebu President Bola Ahmed Tinubu Ibuharigo onye nka ima amabu faneka yude na South Africa n'ihi na ndị ọcha bụ ndị Germany jọrọ ya n'aka bụ ije ọ na-aga ozi ndị nke ọ na-agara onye isi ndị ọcha sigo mba na ya achọzi mmekọ anyị na onye isi ọchịchị obodo a n'aka bụ President Tinubu anyị achọghị onye ọbụla gbasa mmekọ anyị na ya ya mee Faji wee jụ onye a na-akpọ Faneka Yode onye isi ebunatogokwani ụlọ sizie gazie South Africa ga-aziga ozi maka ọtụtụ ihe mmemme ndewo na ụmụnne m na ụmụnna m ya gazierenụ nke ukwuu na ọfụma ọfụma asị ebe ọbụla aga obodo ọbụla aga na afọrọ ndị igbo mana na amara asị na ndị ahụ enwere ahịa nke a bụ otu o si wee ha m n'ọnụ maka okwu ndị nke anyị nwee ịkọrịnụ n'ụbọchị nke taa ọya dịrị nụ mmanụ ụtụtụ dịrị nụ mmanụ ehihie dịrị nụ mmanụ abalị ndị igbo nnu bụ agaba nna echezona na ihe anụ a bụ ofu redio steshọn anyị nke bụ Esam Binaculas afa mbụ anya mele good news Ugochukwu daalụ nụ ụmụnne m na ụmụnna m ya gazie ndewonu
2: ẹkú déédéé wòyí ẹsìnkú bí ojú ọjọ́ ṣe rí ní gbogbo ibikíbi tí ẹ ti ń gbọ́ ìkànnì yìí èyí ni iléeṣẹ́ Esam Binaculas Radio èyí tó kalẹ̀ sí ìlú Rome ìròyìn ló ń dé sétí ìgbọ́yín láti ẹnu ọ̀gbẹ́ni Bọ́lá Gadé Owólabí ṣáájú ẹ̀jẹ̀ ká gbọ́ kókó níròyìn náà ìjọba àpapọ̀ ti fi òfin dé à ń fi àmì òye dókítà síwájú ẹnikẹ́ni tí ò bá kàwé gboyè ní orílẹ̀-èdè Nàìjíríà àjọ NDLA ti rọ́wọ́ tó àwọn afurasí 29 tí wọ́n gbégun egbòogi olóró ní ìpínlẹ̀ Edo. Ààrẹ Tinubu ti yan Ọ̀gbẹ́ni Fani Kayode lọ sí orílẹ̀-èdè South Africa dípò ilẹ̀ Germany tí wọ́n ní kí wọ́n lọ ṣe ojú Nàìjíríà níbẹ̀. Báyìí o ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ ti fi òfin dé àmì àbí oyè dókítà mọ́ orúkọ ẹnikẹ́ni tí kò bá kàwé gba oyè dókítà ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba àpapọ̀ gbé ìgbésẹ̀ yìí lẹ́yìn tí wọ́n ti ṣe ìpàdé alágbára ti àwọn abẹnú ní orílẹ̀-èdè Nàìjíríà ní ìlú Àbújá. Ẹni tí ó kéde ọ̀rọ̀ yìí ó ní mínísítà fún ètò ẹ̀kọ́ Túnjí Aláúsá ló sọ ọ̀rọ̀ yìí ní ìlú Àbújá fún àwọn akọ̀ròyìn wípé ó ti di èèwọ̀ fún ẹnikẹ́ni láti máa so àmì àbí oyè dókítà mọ orúkọ ẹnikẹ́ni tí ò bá ti kàwé gba oyè dókítà lórílẹ̀-èdè Nàìjíríà. Nínú ọ̀rọ̀ yìí Ọ̀gbẹ́ni Felix Edetale bá oníròyìn wa sọ̀rọ̀ wípé ìjọba àpapọ̀ gbé ìgbésẹ̀ tó yẹ nítorí wípé à ń ṣe àmúlùmọ́lá àdàlú dókítà mọ́ àwọn tí kò gbàgbé gboyè wípé ìwà jìbìtì ni dé kìí ṣe tó bójúmu wọ́n kàn fi mẹ́rí àwọn tó kàwé ni láwùjọ wa. Àjọ NDLA ti rọ́wọ́ tó àwọn akọ̀lọ̀rọ̀ sí 29 ní ìpínlẹ̀ Edo nígbà tí wọ́n sì rí àwọn egbòogi olóró tó tó ìwọ̀n kìlógíráàmù 10,000+ gbà lọ́wọ́ wọn. Àjọ yìí kéde wípé àwọn rí àwọn ènìyàn yìí tí 19 jẹ́ ọkùnrin àti 10 nínú wọn jẹ́ obìnrin mú